iṣẹ́. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà, ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ètí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ti rí ọwọ́ tó arákùnrin kan tó jẹ́ wípé ó fi pa, ó fẹ́ fi já ṣọ́ọ̀bù ọmọ kan. Ọlọ́run bá kó ṣàánú, ẹja mójútó àwọn ọmọ wa, ẹja kọ́ àwọn ọmọ wa kan lè fún wa ní ìsinmi. Irú ọmọ yìí báyìí, ẹni ọdún 17 ni, òun ni Ọlọ́run ṣàánú, Ọlọ́run bá kó ṣàánú. Ní báyìí, ó ti wà ní ilé-iṣẹ́ ọlọ́pàá o, ó ti wà ní akolo ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti ń fi ọ̀rọ̀, tí wọ́n fi ń pò lọ́fun ẹja mójútó àwọn ọmọ.

Lágbọn òṣèlú bákan náà ní ìpínlẹ̀ Ondo, ẹgbẹ́ òṣèlú APC ìjà eléyìí tí ó wà ní àárín ẹgbẹ́ ní inú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní ìjà yìí, wọ́n ní kò ti ẹ̀ ṣe bí ẹni tí ó fẹ́ jẹ odò lọ mú mi o. Wọ́n ní ó sì ń tẹ̀síwájú tó sì jẹ́ wípé wọ́n ti kóra wọn náà lọ sí ilé ẹjọ́. Eléyìí náà tó jáde wọn ni èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ àwọn tó ṣe NECO àti SSC, wọn ní èsì ọ̀hún ti jáde o, tó sì jẹ́ wípé àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n ní credit márùn-ún, gẹ́gẹ́ bí wọ́n ti máa sọ wípé ìwọ tó bá fẹ́ lo result ọ̀hún tó fẹ́ fi wọ ilé ìwé gíga o gbọ́dọ̀ ní credit márùn-ún. Wọ́n dẹ̀ ti fi léde iye àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé wọ́n ní credit márùn-ún. Ọ̀rọ̀ El-Rufai ní ilé ẹjọ́, ọ̀la ilé ẹjọ́, ẹnìkan ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Tinubu, wípé kí wọ́n dápọ̀ kí wọ́n dábọ̀, wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí wípé àti ní bàbá ń gbẹ́jọ́, ẹ jẹ́ kí bàbá kí wọ́n bá wa parí ẹ̀. Ohun tí arákùnrin sọ náà ni salonítọ̀hún bí àkókò bá tó láti ka ìròyìn ọ̀hún náà lẹ́kùnrẹ́rẹ́, a ó jẹ́ kí ẹ máa gbọ́ ní àárọ̀ tòní. Ojúmọ́ eré ojúmọ́ ayò àlàáfíà náà ló mọ́ wa ò lẹ́ẹ̀kan sí láti kọ́ ni rédíò 103.5 FM. Àwọn kókó eléyìí tí a mú wá yìí ó pọ̀ o tí a máa kà fún wa, ṣùgbọ́n nítorí àkókò wa, ẹ jẹ́ kí a tún tẹ̀ síwájú. Àmọ́ ẹ má yí kúrò, ẹ tó jẹ́ pé ẹ̀yin náà ẹ ó láǹfààní láti dá sí ìròyìn. Lára àwọn ìròyìn eléyìí tá a kà, lára àwọn kókó eléyìí tí mo mú àtẹ́lẹ̀ tí a tún ṣì máa kà, eléyìí tí ẹ bá fẹ́ sọ síbẹ̀, èyí tí ẹ ń wò pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá, kò yẹ kó rí bẹ́ẹ̀, báyìí ló ṣe yẹ kó rí, ẹ ó láǹfààní láti sọ sí ìròyìn ọ̀hún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè wá sí, ẹyẹ fún yín ní àtẹ̀jíṣẹ́, kí fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ìyẹn fún ẹ̀yin tẹ́ fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ ni o, fún ẹ̀yin tẹ́ fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́, ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún sórí 0704-700-3341. 0704-700-3341. Ẹ máa fi ṣọwọ́ sí WhatsApp message wa, WhatsApp ni kí ẹ máa fi ṣọwọ́ sí. Ṣùgbọ́n bí àkókò bá ti tó láti máa pè wọlé, ìyẹn tí a bá ti kọlu agbami ètò tá a pè ní ǹjẹ́ ẹ ti gbọ́, ẹ ó láǹfààní láti máa pè. Bákan náà, ẹ̀yin tẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ náà, a ó máa ka àtẹ̀jíṣẹ́ náà sí wa lọ́kọ̀ọ̀kan ìjèjì. Lẹ́ẹ̀kan sí Eniola Abọ́sẹ̀dé, ọmọ Sálì lorúkọ mi, ẹ má gbàgbé mo ní bí aago márùn-ún àbọ̀ bá ti ń lù, ètò wa ètò yín Turning Point pẹ̀lú olùṣọ́ àgùntàn Fẹ́mi Emmanuel, a ó gbé láti aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà. Bí aago mẹ́fà bá ti ń lù lọmọ oníkangó àtẹ̀mí àti yín àti olùkùnmi tí a ó máa gbé yín débẹ̀ yán-án-yán tán-tán, tẹ bá ń gbọ́ back to back la máa fi àwọn ìròyìn ọ̀hún ṣe láàárọ̀ tó ní ìyẹn ní aago mẹ́fà sí aago méje. Àwọn ìkéde tí ẹ ti sanwó fún náà fún ìpolówó ọjà yín, gbogbo ìpolówó ọjà yín tí ẹ ti sanwó ẹ̀, ẹ ó láǹfààní láti gbọ́. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé ìpolówó ọjà wa náà tó jẹ́ wípé ẹ wò pé bóyá kí n sáré gbé ìpolówó, bẹ́ẹ̀ ni ẹ láǹfààní láti pè wá, ẹ máa pè wá. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 091-151-73370 náà ni ojú òpó ti tọ̀dọ̀ tèmi, tẹ máa fi pè mí fún ìkéde àti ìpolówó ọjà ni o. Ṣùgbọ́n ẹ̀yin tẹ bá fẹ́ dá sí ètò, tẹ bá fẹ́ sọ sí àwọn ìròyìn eléyìí tá a fẹ́ kà, mo ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà mo ti fi ṣíwájú. Ṣùgbọ́n fún ìkéde àti ìpolówó ọjà lórí àwọn ètò wa gbogbo nìkànnì rédíò 103.5 FM, ẹ máa pè mí Eniola Abọ́sẹ̀dé, ọmọ Sálíù, sórí 091-151-73370. Ẹ dẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí WhatsApp. Ojúmọ́ ayọ̀ tó mọ̀ wá lẹ́ẹ̀kan sí.

0: wà níwájú wa ẹyin ẹ ṣàṣe kini ẹ má pèrè tẹdí kẹsì jájọ mọ jẹ gbádùn ẹ lọ bẹ ẹ bá wá rẹkọ láàárọ kùtùkùtù ẹ ra ṣe kini ẹ ra mọ bù lóníṣí bá sì rí tí gbóná bí ọba wá yọwọ tí àbí bí ọba yọwọ tí tí ọyọwọ ẹkọ ẹyin bóso mi gbóná náà ló yọ ẹ ṣàjọ rọra lọwọ ọrọ díẹ kọ mọ gbóná jù ara mọ fi tẹ lọlẹ omi ẹkọ ẹkọ náà ni bó ti jẹnu ẹ káàárọ lẹẹsì àdúrà mọ mi ọmọ balógun ló kọ mi tí wẹtàgbà ní péjú wòlíì lítẹrú ní péjú wegun labala ẹ káàbọ sórí ètò ìjẹ ti gbọ tí ṣàtúpalẹ oyin ojoojúmọ lẹ wa.
1: Gẹ́gẹ́ bá a ti sọ fún yín nígbà tí a ṣíde ètò láàárọ̀ yìí láàárọ̀ kùtùkùtù yìí àti kọ́kọ́ mú àwọn kókó ìwé ìròyìn náà àti mú wá fún yín tí a sì ṣèlérí wípé bí aago mẹ́fà lù ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn ọ̀hún a ó máa mú wá sí etí ẹ̀rọ àti ìwé. A ti ṣe bá a ṣe rí àdéhùn yín fún àdúró tí yín torí ẹ dúró tì wá náà láti gbà àkókò yìí. Bákan náà la sọ fún yín pé àwọn ìròyìn eléyìí ta eléyìí tí ẹ bá fẹ́ sọ sí níbẹ̀ tí ẹ ń wò pé ó ṣe ẹ fẹ́ sọ sí ẹ fẹ́ dá sí àdìjọ máa ṣe ni ẹ ó láǹfààní láti pè wọlé tàbí kẹ tẹ àtẹ̀jíṣẹ́. Mo ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún àwọn tó fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ ni o. Mo ti fi ṣọwọ́ wípé fún ẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́, ṣùgbọ́n ẹ̀yin tẹ fẹ́ pè bí àkóbá ti tó láti máa gba àwọn ìpè náà a ó jẹ́ kí ẹ máa. Ẹ jẹ́ fún wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà kẹ ẹ lè kọ́ lẹ̀ kẹ̀lẹ̀ dá ilẹ̀ ẹlẹ̀ bí àkókò bá tó a jẹ́ kí ẹ máa mọ̀. 0700 333 41 náà ni ojú òpó tí ẹ dá sí ẹ máa pè àbí kẹ́ ẹ fiṣẹ́ ṣọwọ́ sí WhatsApp. Ó yá ẹja tẹ̀síwájú ìṣòro ká bẹ̀rẹ̀ àwọn ìròyìn náà lọ́kọ̀ọ̀kan èjèèjì ǹjẹ́ tí ó ṣòro ṣeé ṣe kẹ́ ẹ máa tí ì gbọ́ inú ìwé ìròyìn punch ni eléyìí wà láàárọ̀ tòní o. Lágbọ̀n òṣèlú náà ni mo ti fẹ́ mu o. Ó dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra ìyẹn Peter Obi. Ó ti fìdí ẹ̀ múlẹ̀ nígbà tóun kúrò nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra. Ó ní òun kò jẹ àwọn òṣìṣẹ́ ní owó oṣù kankan o. Bákan náà òun kò jẹ àwọn òṣìṣẹ́ ní owó ìfẹ̀yìntì tàbí àwọn owó àjẹmọ́nú kankan tí ó fi mọ́ àwọn agbaṣẹ́ ṣe gẹ́gẹ́ bí gbogbo bí wọ́n ti ń sọ ẹrù gẹ́gẹ́ bó ti ń sọ wípé nígbà tí òun gómìnà ní ìpínlẹ̀ Anambra wípé òbítíbitì gbèsè ní sílẹ̀ ó ní irọ́ o kò sí nǹkan tó jọ sí jọ o gẹ́gẹ́ bó ṣe sọ ni ó ní gbogbo wọn pátápátá ó ní gbogbo àwọn tó jẹ́ wípé gbogbo àwọn tí òun gbéṣẹ́ fún gbogbo àwọn agbaṣẹ́ṣe pátápátá gbogbo wọn ni wọ́n sì ti parí ìṣọ̀bà tí òun gbé fún wọn nígbà náà ó ní bẹ́ẹ̀ náà ni òun san owó fún ó ní òun ò jẹ́ ẹnikẹ́ni anybody ó ní òun kẹ́ni lówó. Òbí sọ̀rọ̀ yìí nígbà tó ń kópa ní orí ètò amóhùnmáwòránà nígbà tí ó ń dáhùn sí àwọn ìbéèrè eléyìí tí ó ní ṣe kí ẹ gbọ́ wọ́n ní ẹyáwó tàbí àwọn owó àjẹsílẹ̀ kan ó wà ní àsìkò yìí jẹ́ gómìnà ó ní irá o ibẹ̀ náà ni ó tún sọ gbogbo ọ̀rọ̀ yìí ní kò sí nǹkan tí ó jọ. Òbí ní òun kò lọ sí ilé ìfowópamọ́ kankan rárá láti ya owó o. Bákan náà ni òun ò ṣe pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lórúkọ ìpínlẹ̀ Anambra olórí ọ̀rọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú owó ìyẹn ní gbogbo ọdún mẹ́rin rẹ̀ ní orí àlééfà. Òbí wa rọ àwọn gómìnà gbogbo láti jẹ́ kí àwọn ẹgbẹ́ alátakò àtàwọn olùdíje kí wọ́n ṣe ìpolongo nírọ̀rùn ní ìpínlẹ̀ wọn gbogbo o. Orí Nàìjíríà ni wọ́n mọ ẹni tí wọ́n fẹ́ kó di ipò mú sì fẹ́ kó ṣàkóso lórí wọn. Nítorí náà wọ́n ní kí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní kí ó dẹ́kun láti máa lo agbára kẹ. Peter Obi ló sọ ilé ìwé ìròyìn punch tó jáde láàárọ̀.
0: Kódà ǹjẹ́ ẹ ti gbọ́
1: pé kí ni
0: ẹ jẹ́ amúlágbọ̀n òṣèlú torí wípé omi ń bẹ lámù láàárọ̀ yìí ẹ jẹ́ ń wo látàpá àti bí ìdá ní agbọ̀n òṣèlú nínú ìwé ìròyìn punch láàárọ̀ bó tilẹ̀ jẹ́ wípé ìròyìn yìí òun náà ló gbajúgbajà lójú àwọn ìwé ìròyìn gbogbo eléyìí tó jẹ́ wípé gbogbo wọn jáde yun láàárọ̀ kùtùkùtù yìí o. Wọ́n ní olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Can Democratic Congress ADC ìyan Atiku Abubakar pé àwọn ìgbìmọ̀ ìyan àtàwọn ikọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n mọ̀ polongo ìyan fún ti ètò ìdìbò ọdún 2027 o. Wọ́n ní lára àwọn òun náà ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kashim Ibrahim Imam bí alága ìyan fún ìgbìmọ̀ eléyìí tí ó polongo ìbò fún ti ọdún 2027 eléyìí tí wọ́n pè ní National Council and Campaign Council ìyan fún ti ẹgbẹ́ òṣèlú ADC ni o. Bákan o ni wọ́n kéde gómìnà tẹ́lẹ̀ ìyan fún ìpínlẹ̀ ti Kaduna Nerufai gẹ́gẹ́ bí igbákejì

0: ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN ti gbogbo aráàlú gbogbo nílé iṣẹ́ àdáni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùdókòwò láti jìnà kétékété sí ilẹ̀ ìjọba National Broadcast Academy NBA tó ń bẹ nílùú Ìkẹjà Federal Radio Corporation of Nigeria ń ṣe kìlọ̀kìlọ̀ torí wípé a wí fún ni kó tó dání agbájakádi ní ilẹ̀ ìjọba tó jẹ́ ti ilé ẹ̀kọ́ National Broadcast Academy tó wà ní number 1A Adékúnlé Fájuyì Road Ìkẹjà nípínlẹ̀ Èkó kìí ṣe fún títà bẹ́ẹ̀ la ò yáàyàn láti lò fúngbàkigbà o gbogbo ẹnikẹ́ni tó bá dòwòpọ̀ pẹ̀lú èèyàn kéèyàn bóyá àwọn agbalẹ̀ta tàbí ẹ̀yin tẹ́ fẹ́ dókòwò kówó lé lórí ẹ jìnà kétékété sí ìkìlọ̀ lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN pé ilẹ̀ National Broadcast Academy tó wà ní number 1A Adékúnlé Fájuyì Ìkẹjà nípínlẹ̀ Èkó kò sí fún títà tàbí fún líìsì yíyáàyàn ẹ jìnà kétékété sí o kẹni tó gbọ́ ó sọ fẹ́ni tí ò gbọ́.
1: When girls are heard, communities grow stronger.

0: ǹjẹ́ ẹ ti gbọ́ tó bó ṣe é ṣe ká ẹ máa ti gbọ́ láti inú àwọn ìwé ìròyìn lọ́lọ́kan òjọ̀kan tó wà ní iwájú wa inú ìwé ìròyìn punch daily trust the matrix vanguard náà ni à ń tẹ̀ síwájú. Ǹjẹ́ ẹ ti gbọ́ o nínú ìwé ìròyìn daily trust náà tí ó wà lọ́wọ́ mi láàárọ̀ tòní lágbo òṣèlú náà ṣì nítorí pé kí ni ohun tí à ń palẹ̀ mọ́ ẹ̀ tí à ń múra ẹ̀ lọ́wọ́ síwájú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé ní ọdún 2027 ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ́ tó jẹ́ ìsọmọ̀gbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kaduna yẹn Nasir El-Rufai bákan náà ni ó tún jẹ́ igbákejì alága gbogbogbo àríwá ìwọ oòrùn fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Malam Jafaru Ibrahim Sani òun ó mà ní ó ti kọ̀wé fipò sílẹ̀ ó kọ̀wé fi inú ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ Sani yìí òun náà ni wọ́n ní pé ó ti fi ìgbà kan rí jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ bákan náà ni wọ́n tún ní ó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìbílẹ̀ àti àwọn lọ́balọ́ba ní abẹ́ ìṣàkóso ìṣèjọba El-Rufai ní ìpínlẹ̀ kaduna kòpẹ́kòpẹ́ yìí náà ni ó kéde pé òun ti fi inú ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ o níbi tí ó ti ń sọ fún ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ náà yẹn Achau ní ìjọba ìbílẹ̀ Kubau ní ìpínlẹ̀ kaduna Sani yìí òun náà ni wọ́n ní pé ó ń fẹ́ díje dupò lára àwọn ọmọ ẹgbẹ́ nínú kábínẹ̀tì El-Rufai ẹ̀wọ̀ ìròyìn yìí ó wà ní inú ìwé ìròyìn daily trust tí ó jáde ní àárọ̀ tòní níbi tó ti sọ wípé òun ti kọ̀wé fi inú ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ bákan náà ni wọ́n ní Sani yìí ó ti fi ìgbà kan rí jẹ́ olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ kaduna ó tó di pé ó pàdánù ẹ̀ sọ̀wọ́ Isa Ashiru ẹ̀wọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀rùka nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ yìí.
1: ó dá ìjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí ní ìpínlẹ̀ Èkìtì wọn ni ìjọba ìpínlẹ̀ Èkìtì náà ti gbé ìgbésẹ̀ akínkàn iyùn lórí ìgbìmọ̀ àbí ẹgbẹ́ àwọn ọlọ́kadà eléyìí tí wọ́n ń pè ní Ọ̀kadà Riders Association ní ìpínlẹ̀ ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ní gbogbo ọ̀nà pátápátá ní gbogbo agbọn ní gbogbo ẹ̀ka eléyìí tó jẹ́ wípé àwọn tó ń ṣàkóso lílọ bíbọ̀ ọ̀kadà lójú pópó àwọn ẹgbẹ́ wọn lóríṣiríṣi wọ́n níjọba ìpínlẹ̀ Èkìtì ó ti wọ́gi lé gbogbo wọn tó sì ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá kan eléyìí tó jẹ́ wípé wọn ó mọ mójútó ẹ̀ka àti lílọ bíbọ̀ ọ̀kadà iyùn lójú pópó àti ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún o nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó jẹ́ wípé ó pa aláṣẹ tó sì kéde rẹ̀ sí gbòòrò ayé ó fi jẹ́ múlẹ̀ wípé àwọn tó jẹ́ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ àwọn ọlọ́kadà ọ̀hún òun náà ni wọ́n panupọ̀ tó jẹ́ wípé wọ́n ṣe kíni wọ́n jọ sọ̀rọ̀ pẹ̀tọ̀ kórí bẹ́ẹ̀ ni o tó sì jẹ́ wípé wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ọ̀nàrẹ́bù Kéékè Ajóbíewé tó fi síta ó ní wípé ìjọba gbé ìgbésẹ̀ yìí tó sì jẹ́ wípé ẹni tí yóò jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún òun náà ni Kúnlé Aṣáọlù wọn ni wípé Adélẹ́gàn Olówúrọ̀ Sunday òun náà ni yóò ṣe kíni yóò jẹ́ bí igbákejì alága bákan náà ni wọ́n ní Àlàdé Gbẹ̀ngá òun náà ni yóò ṣe akọ̀wé o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ó ní wípé ẹni gangan náà ni wọ́n ó ṣe kíni ni wọ́n ó ṣe ìfilọ́lẹ̀ fún wọn o tó jẹ́ pé wọn ó jáwé oyè lé wọn lórí láti ilé iṣẹ́ tó mójútó ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún iyùn ní ọ́fíìsì ìjọba àpapọ̀ ní òní náà ni ẹ̀wọ̀ wọn ní ṣáájú kí ìjọba kí wọn ó tó bẹ̀rẹ̀ àwọn àṣẹ kan eléyìí tó jẹ́ pé wọn ó mọ̀ pa lágbọn ìgbòkègbodò ọkọ̀ iyùn ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni wọ́n fi gbé ìgbésẹ̀ yìí ṣùgbọ́n wọn ni wọ́n ti tú ilé ká o ẹgbẹ́ àwọn ọlọ́kadà gbogbo ní ìpínlẹ̀ Èkìtì wọn ni wọn ò ṣe kíni wọn ò fẹsẹ̀ múlẹ̀ mọ́ wọn ò fìdí múlẹ̀ ẹ̀yìn títí di ìgbà tí ìjọba ó fi sọ̀rọ̀ lórí ẹ̀ ibi tó rí tí ọmọ gbé ẹsẹ̀ wọn rè ńgbà ọ̀ bá yá ìwé ìròyìn daily post náà ló kọ̀rọ̀ yìí láàárọ̀ kùtùkùtù.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ mo kí ẹlẹ́yìn inú ìwé ìròyìn daily post náà ni mo ti fẹ́ mú eléyìí wọ́n ti rọ àwọn olóṣèlú gbogbo lórílẹ̀‐èdè yìí òyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà láti dẹ́kun àti máa ṣe mọ̀kàrúru ìbò lórúkọ òṣèlú ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀‐èdè yìí ìyẹn Goodluck Jonathan òun ló fi ìkìlọ̀ yìí síta o nígbà tó sọ̀rọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí adájọ́ àgbà tẹ́lẹ̀ ní orílẹ̀‐èdè yìí ìyẹn Kanu Àgàbí ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún ó ní àwọn òfin kan wà tó yẹ kó jọba nípasẹ̀ àgbékalẹ̀ ó ni oselu ogbodo jomo idukoko mora eni ni ona kona tori pe a fe jare olubori o ni ninu oselu opo nkan ti o ku die ka to bi ki a ma se awon ase ma se atawon iwa mi ti ko boju mu rara to fi mo iwa odaran lori sirisi ki a ma wa so bi pe oselu ni oni ki se oselu oni oselu ni agbe kale be lo ni ofin oni bi ere bolu alafesegba ohun ni oselu ri o gbadọ se bo se wa ninu alakale niyan enikeni ti o ba ti wa ni inu oselu gege bi o se wa ni alakale na ni o se gbadọ se ati wi pe idi pataki gan re ti ile ejo fi nda si ti enikeni ba ni ohun to lodi si esi re nitori na awon iwa odaran gbogbo ni asiko eto idibo loruko oselu won ni o je eyi ti ko ba oju mu rara nitori na won ni o ye ki o pin ko de ba patapata ka dekun ati ma wa ibaje loruko oselu ekun rara iroyin eleyi e o wi ka ninu iwe iroyin Daily Post to jade laaro toni
1: nje ti gbo
0: kini
1: ni Nigeria a nje gbadun epo ro epo bentirolu pelu e se nta ni 1500 won la ngbadun gan o won la ngbadun o lorilede Nigeria ta si npa ru epo won bentirolu won bentirolu won eh won ni igbadun la mo nje tori wi pe
0: ti o loko lo so pe awon gbadun awon to loko won gbadun
1: ta lo soro yi gomina ipinle edo Monday ope bolu nlo soro yi o o ni an gbadun e gan gidi mi mo ni o ni se ri nje ti an ta epo bentirolu ni ni ile England o ni won ta liter kan ni 3000 naira egberun meta naira ni o fi die mule wi pe awon mo Nigeria o ye ka mo kan sara si are Tinubu ni tori wi pe kini an gbadun gan ni o ko ye ka mo kerora o fi die mule nigba to nsoro nibi eto kan eleyi to sisi oju ona kan ti won pe ni operation rescue bini asabarodu eleyi to je pe waye iyun ni ana ode yi ni o ope bo lo fi die mule o ni se ri jala epo kan ni ile England o ni 3000 naira egberun meta naira ni o fi die mule wi pe se ri ni orilede Nigeria o ni epo won rararara bo ti wu ko mo baba gbe si fe gbekegbe pelu yan se nta lawon orilede mi o o lohun lo si ile ilu London iyun ni ose to koja to tohun si fe ri po pelu ori ohun o ni ba won si dele epo bayi nla won tori pe kawon o le mo iye ti an tepo nbe si torilede Nigeria ngba ta won o se owo awon ri wi pe egberun meta naira na ni won ta ja la kan iyun 3000 naira per liter o ni gbogbo omo Nigeria ejeje e mo ja mo kun o la ngbadun bi gan o la ngbadun ni o ni are Tinubu bi pe won ti je ki ifidumule wa lagbon ro aje orilede wa Nigeria o ni be ba wo are daada are ki se jensima iro o ni are ki se awon to je wi pe supermarket ni a ti mo lo raja awon ile itaja gbalode ni a ti raja ngba keke won won ni are mo ibi ti o ti sese ki ba to mo ta gbogbo mo Nigeria lese to ti je wi pe iru eyan ti are je na ni won fi se kini ni won fi se on gbogbo eleyi to mu ki ifidimule wa ni agbon ro aje orilede wa Nigeria o fi die mule wi pe are Tinubu won se gudugudu meje ni aya mefa won ni e mo so wi pe bentirolu won mo tori wi pe 3000 ni an taja la kan iyun ni o ile ilu ile England won la ngbadun Nigeria gan ni o e fe ka royin si waju si o wa ninu iwe iroyin ti Daily Post ile to jade laaro yi
0: dekun iwa ibaje ije ti gbo iwoye leyi lo nso wi pe e je ka dekun awon iwa ibaje to nlo kaakiri boya won lo nse abo leni to nse e je ka ri owo e bole ka ma dupe lowo awon ile ise olopa fun ise takutaku eleyi ti won se to je wi pe won ti rowo to arakunrin kan eni odun 17 17 year old won ni won ti fi owo sipo ofin mu latari pe won ni o fi o ja shobu omo odun meta ile ise olopa eka ti ipinle oyo yen ni anode yi na ni won fi owo sikun ofin mu arakunrin ohun ti won fi oruko re lede Usman Dauda ni won ni o ja shobu omo odun meta yi o fi ipa jabale omo yi ohun ni nje be ninu atejade eleyi ti alukore ile ise olopa ipinle ohun ti won fi sita yen Olayinka Ayonlade o fi die mule wi pe awon gba ipe ti owo awon eyan to je pe ni adugbo pe nkan kan bayi ma nsele won ni omo ohun won ti nwa won tin wa lati bi iyen ni ojo keta di ni ogun ninu osu yi na ni won tin wa omo yi ni nkan bi ago mefa ti won omo bi ti omo yi gba lo won na ni won wa pe ile ise olopa nigba pelu iwadi to lomi ti ile ise olopa ipinle ohun ti won se won ke fi ara bi kunrin yi ni ibi ti won ti ba omo yi pelu e omo odun meta ko lohun ba ko ma sanu e wo won ti fa wa se ku ofin mo wi pe ogundo jeya ese ni lakoko o jabale omo yi omo odun meta ikeji o fi omo odun meta omo ti ke se ti e o fi si amo fun fun awon wakati die ti je pe won fi wa e wo fun idi eyi arakunrin yi o ti njo la nba bayi ni iwaju ni akolo ile ise olopa be ni won wa ran gbogbo awon eniyan wi pe e je ka dekun iwa ibaje papa julo eyin ti ewe te pe bi eni pe won fi owo olagbani loju agbalagba ni ero omode abi pe boya awon ti won ku die ka to fun abi awon ti won ni ipenija ara e nlo anfani ohun to nse won e fi nwole si won lara won ni gbogbo eyin ba pata ti e kundu lati ma se ru nkan bayi won ni ti owo ba ba e ma fi kini yi jo lamba ni iwaju fi ni wewo yin punch na ni eleyi wa ni aaro yi.

0: oníṣẹ́rí tóun jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra. Ó ní àwọn òun jẹ́ kí àwọn tó polongo àwọn ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n fẹ́ polongo tí wọ́n ẹyin polongo ìbò wọn kí wọ́n sọ tí wọ́n fẹ́ ṣe fún àwọn aráàlú kìí ṣe pé kẹgbẹ́ òṣèlú míì kọ́ mọ́ gbèrí rárá kẹ ẹ sì máa sọ pé ẹ kinní kan ó lélẹ̀ ikú díẹ̀ káàtó. Ó ní àlàáfíà náà ló yẹ ká ṣe kíni káfọ́gbà ó ní bá a bá ń ṣe gbogbo eléyìí àfààyè gba àlàáfíà ó sì fìdí wípé bá a bá ń polongo àlàáfíà káwa náà ò ṣe ń tójọ mọ́ àlàáfíà nípasẹ̀ eléyìí ni àwùjọ wa ni ó fi dùn ún gbé. Ìròyìn pọ̀ nínú ìwé ìròyìn Daily Bugle láàárọ̀ yìí ẹ lọ gba báláǹsì ẹ̀ ńbẹ̀ láàárọ̀ kùtùkùtù iná ni.
1: Ǹjẹ́ inú ìwé ìròyìn Daily Trust náà lélẹ̀ wà jẹ́ mú ní ṣókí ọ́ní ní ìpínlẹ̀ Plateau náà ni eléyìí ti ṣẹlẹ̀ o tó jẹ́ wípé èèyàn kan fara pa nígbà tí ó jẹ́ wípé àwọn ọkọ̀ lọ́lọ́kanjọ̀kan lóríṣiríṣi ni ó bàjẹ́ ní àná òjò yìí ni kí lohun tó ṣẹlẹ̀. Wọ́n ní ìjà kan ló mà wáyé láàrin àjọ NSCDC ìyẹn Nigeria Security and Civil Defence Corps àti àwọn ọlọ́jà ní ọjà kan tí wò ní Kobe ní ìjọba ìbílẹ̀ kan ní Plateau ẹ̀yẹn ní ìpínlẹ̀ Plateau náà ni o. Wọ́n wá ọlọ́jà yìí tí ó fara ṣèṣe òun náà ni wọ́n tá lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú nígbà tí wọ́n máa ṣe gbogbo ohun tó fa ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n ní ohun tó fa ni pé àwọn àjọ NSCDC yìí wọ́n ní wọ́n jáde gẹ́gẹ́ bí iṣẹ́ tán máa ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ láti lọ sí àwọn ọjà láti lọ wo àwọn ìmọ́tótó àyíká àti àwọn ohun tí ó jẹ́ wípé ó ní ṣe mọ́ iṣẹ́. Wọ́n ní ẹnu iṣẹ́ wọn náà ni wọ́n wà o nígbà tí wọ́n dé ibẹ̀ wọn lọ́jà kan tí wọ́n ní ṣọ́ọ̀bù wọn ní ó yá báyìí lè kẹ́ṣeṣe wọn ní ọlọ́jà tí a wá ń sọ̀rọ̀ yìí ó wá ní à gbogbo ohun tí ẹ ṣe ó ní kò tí ẹ kan ṣọ́ọ̀bù òun ó ní pótó wípé kíni òpópónà ní ṣọ́ọ̀bù òun wà àwọn tí ọ̀rọ̀ yìí kàn yìí àwọn tán ní ṣọ́ọ̀bù sí inú ọjà ni. Wọ́n ní lára àwọn òṣìṣẹ́ àjọ NCDC ló bá ní rárá o. Wọ́n ní bóyá ó ṣèṣì ni o àbí ó mọ̀ tí sẹni tó mọ̀ wọ́n ní ó bá yin ìbọn kọ́lọ́run ba kó máa ṣàánú. Tó yìí yìí ọ̀kan lára àwọn tí wọ́n ń tajà ńbẹ̀ náà ni ó bá tó sì jẹ́ wípé àwọn ọlọ́jà ni wọ́n bá ṣúyá dé lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Wọ́n ní àwọn kan jẹ́ àwọn ọkọ̀ tí wọ́n páàkì sí títì wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ṣùgbọ́n ni wọ́n ti rọ wọ́n ti gbé ẹni tí ó fara ṣiṣẹ́ yìí wọ́n ti rọ ọ̀ṣì ẹ̀ lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye ṣùgbọ́n ẹni tó wá jẹ́ agbẹnusọ fún ilé iṣẹ́ yẹn ti àjọ NSCDC yìí ìyẹn ASP NR York ó ti wá ní pé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí pátápátá náà ni wọ́n máa rí pa wọ́n á ṣe òfin tó tó ìṣẹ̀lẹ̀ tó sì jẹ́ pé gbogbo ohun tó bá yẹ káwọn ṣe náà làwọn náà máa ṣe. Inú ìwé ìròyìn Daily Post ni eléyìí wà láàárọ̀ yìí.
0: Ó lẹ́jọ́ á tún fi kún báyìí ǹjẹ́ ẹ ti gbọ́ ìwé ìròyìn Daily Post náà ló wà níwájú mi ò mo fẹ́ gbọ̀n yẹbẹyẹbẹ. Wọ́n ní ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni o ní ìpínlẹ̀ Ògùn ta ni mò ń sọ Oladipupo Adebutu ni. Wọ́n ní ó ti ṣe ìlérí o wípé ṣe àwọn ẹnu ìloro àwọn ìlú tó súnmọ́ ẹnu ìloro ní tìbútòrò ìpínlẹ̀ Ògùn ó ní gbogbo wọn báyìí ló jẹ́ wípé wọ́n ń fojú wi náà ṣòro kín láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún eléyìí tó jẹ́ wípé ìpínlẹ̀ Ògùn ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa pàápàá jùlọ lápá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí okódóró ibẹ̀ ni wípé lọ́pọ̀ àwọn ìlú tó bá súnmọ́ ẹnu ìloro ìyún bọ́dẹ ó ní ó láwọn nǹkan kan tó jẹ́ wípé ó yẹ kí wọ́n máa jẹ láǹfààní tí wọ́n èrè ó ní mùdùnmúdùn ìṣèjọba kìí dọ́dọ̀ wọn o ó ní bóun bá láǹfààní láti wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn ó lóun ó ṣàgbékalẹ̀ tí wọ́n ń pè ní Border Community Development Commission ó ní eléyìí gan ń lòun ó fi ṣe kíni lòun ó fi ṣe pàbẹ ó sọ̀rọ̀ yìí nínú ìpòkí alánà nígbà tó ń ṣiṣọ́ lójú ìpongo rẹ̀ iyùn ní agbègbè ti ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ẹ wọ ilẹ̀kùn o ṣùgbọ́n bẹ́yìn bá fẹ́ kà á síwájú sí ó wà nínú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tó jáde lóòrọ̀ yìí.
1: Ṣé mú eléyìí kó tó di pé a máa fẹlé iṣẹ́ lọ láàárọ̀ tòní ká sí abala tó kan níwèé ìròyìn The Matrix ni eléyìí wà o lágbọ̀n ètò ẹ̀kọ́ náà. Àjọ tó ń ṣagbátẹrù ìdánwò NECO yẹn National Examination Council fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé èsì ìdánwò ọ̀hún fún ti ọdún yìí wọ́n ní o pẹ̀lú bó ṣe fi ọwọ́ sọ̀yà pé àdínkù pátápátá ń àṣemáṣe nínú ìdánwò tí wọ́n ṣe o. Ọ̀gá àgbà àjọ NECO yẹn ẹ̀gbọ́n Dantaniu Shishi òun ló sọ̀rọ̀ yìí tó sì ń kéde rẹ̀ láti pẹ̀lú bó ṣe yànnà náà pé àwọn akẹ́kọ̀ọ́ mílíọ̀nù kan àti díẹ̀ ní irinwó ni wọ́n jókòó ṣe ìdánwò náà gẹ́gẹ́ bí ohun tó sọ 1,400,000 eléyìí ṣàfihàn 82% òun ni wọ́n ní orí ọ̀fẹ́ ìgédínú ẹ̀ o pẹ̀lú kírẹ́dìtì 5 nínú ẹ̀kọ́ ìṣirò àti ẹ̀kọ́ èdè gẹ̀ẹ́sì. Àwọn bíi 1,450,000 yẹn 1,409

0: pé ẹnì kan bá jẹ lókè ẹnì kan jẹ nísàlẹ̀ kò sí yẹn nínú òfin yẹn nọmba wán ẹ rí gbà tí àwọn olóṣèlú tán ti mu wá sínú ẹyẹn jíjẹ ló yẹ kan jẹ kájé kápẹ dọgbadọgba tí òkè bá jẹ ọdún mẹjọ kísàlẹ̀ ó ṣe ọdún mẹjọ ṣùgbọ́n kì í ṣe pé ìsàlẹ̀ tó jẹ pé ọmọ ìyá méjì ni wá ó yẹ kí left ọwọ́ tó ó ti ọdún márùn kí ọwọ́ sí ó ti ọdún márùn ẹ̀yìn olóṣèlú wa ẹjọ ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ti wò.
1: Tọ́ ọ̀dà
2: ọ̀dà
1: ẹ ṣeun 0704-700-3341 ẹ káàárọ̀ o.
3: Ẹ
1: káàárọ̀ sà.
3: Láti ní ìgbìyànjú ní ọdún fún kọ̀mìtánná.
1: Láti bo lẹ ti ń pè.
3: Ní ìgbìyànjú kò rí fẹ̀kíà.
1: Tọ́ a wà pẹ̀lú yín.
3: Àṣẹ kọ́mọ sọ pé owó oṣù rẹ̀ òun tí ìgbà tó bá bọ̀ tó bá bọ̀ àwọn ọlọ́jà máa fi wọ́n kúrò náà ni. Àdẹ̀dẹ̀ máa fi wọ́n ọ̀rọ̀ àbáfẹ́ra ọ̀rọ̀ kọ́ mú ohun oúnjẹ wálẹ̀ kí pásítọ̀ wálẹ̀ kọ́ mú owó epo wálẹ̀. Ìkọ́ kìdí tí ọkùnrin tó dá ń bá ọmọ ìpínlẹ̀ lò. Inú ìjọ ìtọ́jú ó jẹ́ ń pọ̀jù níbi kòròdúà. Àti àṣìṣe sọ fún bàbá gàd ẹ̀gẹ́ wípé àwọn cbn kòròdú fẹ̀ntà àti bọ́ọ̀rọ̀ àdẹ̀wà. Ẹni tó ìjọba náà ti gbàgbé ìṣòro nǹkan báyìí a fẹ́ pé ọlọ́pàá tí bá mú lọ sí tẹ̀sán kó bá ṣe nǹkan tó jẹ́ ẹ̀tọ́ gbọ́ngbọ́n kó bá ṣe nǹkan tó jẹ́ ẹ̀tọ́ gbọ́ngbọ́n ṣe fún un. Lórí àwọn kọ̀ọ̀kan wà tẹ́sán bàbá pé fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá wọ̀
1: ọ̀dà ẹ ṣeun.
2: Ẹ ṣeun gan ni sáà láti ìlú Ìkòròdú náà ni wọ́n ti pè wá 0704-700-3341 kó tó di pé a ó máa fi lè ṣe lọ láàárọ̀ yìí.
1: Ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o.
2: Ẹ jẹ́ bá wa yí ẹ̀rọ rédíò yín sílẹ̀ àbí kẹ́ kúrò ń bẹ̀.
1: Ẹ̀rọ ohun ti
2: gé. Ẹ pè wá padà a sì ní ìṣẹ́jú péréṣe kó tó di pé a ó máa lọ láàárọ̀ yìí.
1: 0704-700-3341 ẹ káàárọ̀ o. Hello. Hello, ẹ ti wọlé o. Hello, ẹ bá yín rédíò yín lẹ̀. Ẹ jẹ́ àmọ́ fẹlẹ́ ìṣe lọ láàárọ̀ yìí. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀ǹtẹ́ bá fẹ́ jẹ́ pa ìbínú. Títí ọjọ́ ajé Monday tẹ́ pàdé àwọn akẹgbẹ́ wa lórí ìjẹ́ ti gbọ́ ẹ̀yàn àkọ́tún ni ó tún jẹ́. Òpin ọ̀sẹ̀ láwàáyé lágbára lọ́wọ́ Ọlọ́run àní dààmú. Ẹ jẹ́ àṣe jẹ́jẹ́ o ẹ̀yàn jẹ́jẹ́ náà ni
2: ẹ̀jẹ̀ àṣe.
1: Bàbá ṣe ṣe fàájì káàkiri ẹ jẹ́ àmọ́ ṣe kí ni ká mọ̀ ṣe jẹ́jẹ́. Bàbá mu tí ẹ mọ̀ jẹ́ awakọ̀. Bàbá sì fẹ́ wakọ̀ ẹ mọ̀ jẹ́ abùnkára. Irọ́ ẹ mọ̀ jẹ́ àṣebàhùn. Gbogbo àwa ajíwani lójú pópó akínyẹ o. Lágbára Ọlọ́run àwàyè náà láàmọ̀ wà. Gbogbo oníṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ oníṣòwò gbogbo ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmarè. Aṣejèrè náà láàmọ̀ ṣe. Aṣèlédùà ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń tẹ́tí gbọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà wa lápá bí yìí Ọ̀gbẹ́ni Abiola Peters Mr. Perspective. Bákan náà ni àwọn amojú ẹ̀rọ wa alàgbà jẹ́jẹ́. Gbogbo àti gbogbo àwọn yòókù pàtàpàtà
2: akínyìn
1: o sà Pọ́ọ̀lù ọmọ eegun
2: pàtàpàtà
1: akínyìn o àní dààmú láṣẹlédùà. Òpin ọ̀sẹ̀ láwà yìí ẹ jẹ́ àṣe fàájì mọ́ wọn
2: àní dààmú
1: lágbára lọ́wọ́ Ọlọ́run ọba oorun yanu àdúrà mọ́yàn ọba lógun ló kọ́ mi. Ẹ ṣeun o bí ẹ ti ṣe.
2: O ti parí ètò ẹni ọlá Bọ́sẹ̀dì ọmọ sáàlì lorúkọ tèmi. Ẹ pàdé mi lórí ètò ẹkú ìpalẹ̀mọ́ ní àṣálẹ̀ ní dédé aago mẹ́wàá àbọ̀ sí aago méjìlá. Ẹ ti mọ bá ti máa ń ṣe ẹkú ìpalẹ̀mọ́. Ó dá títí ìgbà mi tẹ́tí máa láǹfààní láti bára pàdé. Ẹ ṣeun o. Ire o.

ya ẹ máa bọ̀ lórí Radio 101.3.5 FM. Ẹ mú àwọn ìpolówó yín, ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn ètò òṣèlú àti àwọn ìsọfúnni ìpolówó yín wá sí ọ̀dọ̀ wa. Kì í wá tó ń ṣe orí rédíò nìkan ni wọ́n máa ti gbọ́ yín, a tún ṣe láti lórí Facebook o. Ẹ má jáfara fún ìpolówó àti ìbéèrè. Ẹ pe Abiola Peter sórí 0803-572-5787, 0803-572-5787, tàbí Lekan Awúdà sórí 0703-899.

0: Ni bayi ni awọn eyan mo baba wa Reverend Ekunmulafẹ lati fi oúnjẹ ẹ̀yin bọ́ wa láti Ìbàdàn
1: Ìjọba 32 Ọ̀la Ìṣẹ́ Alápẹ̀rẹ̀ Kìtì Bíjọ́.

0: set for fun and conversations at the second edition of the Radio 1103.5 FM International Day of the Girl Child Symposium. There will be dance drama, some fun competition, and incisive conversations. Theme, end child marriage, invest in girls' rights. Date is Tuesday, 13th October 2026 at 10 a.m. prompt. Venue is Oshodi Solo Legislative Hall. You can still be a part of the day. For participation, sponsorship, and other information, please call Olaomi on 0802-588-7408 or Yemisi on 0813-524-3587. The day is proudly supported by Bright Cloud Integrated Solutions, Yalpa Stores, Caritas Inn, Reverend Emmanuel Ojo, Nestle Nigeria, Yaisha Stores, Prisons Healthcare Limited. The 2026 Radio 1 International Day of the Girl Child Symposium. Be inspired. Be informed. Be part of the conversation.
1: Who's that girl? Who's that girl? What's poppin'? That girl is not stopping. What's coming? Feeling the energy.
2: And your book show.
3: Gbogbo ẹyin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín ilé iṣẹ́ yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ ilé iṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹkàn sí ẹka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.
4: All the party way then they do for Lagos City.
5: Gbogbo ẹyin alayẹyẹ ẹyin ọtọ gbogbo onífàájì gbogbo arodejo arodejo o tun ti ya o eto yin te ma nje gbadun e ni gbogbo asale ojo Friday eku ipale ipale nikan ni Radio 1 103.5 FM eka Radio Nigeria nipinle Eko eto ta sagbekale re lati ma fi tira wa ku ipale ma ayẹyẹ ojo ibi igbeyawo oku agba ikeko gboye igbominira lenu ise oya ka tun jo se lojo Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. nígbà tí ẹni ọlá àbọ̀sẹ̀ di ọmọ sáàlì ìwò mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá sáàlì gan lẹ̀tọ́ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́sì mọ́ ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ mọ́ pé ẹni ọlá àbọ̀sẹ̀dì sáàlìù ẹni ọlá bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ aṣalẹ 10:30 p.m. dago mejila nikan ni radio 110.5 fm tọsẹ yi ma laudu gan egba be.

0: ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́. Ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. Àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí náà má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà wa. Dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà yìí ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti iléeṣẹ́ Radio 103.5 FM.
1: Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan.
2: Are you ready to be inspired this weekend? Tune in to Go Ghetto Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk, it's a movement of inspiration. Call in, ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM, your station for inspiration. Because when great minds meet, magic happens. Go get alive. Dare. Dream. Do. Want to be part? Call Kingwe on 0803-6868-295 or John on 0802-7355-649.

0: music on trendybeats.com.
1: Gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ nìkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí ẹni ọlá Bọ́sẹ̀dí ọmọ Sálì wò mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ẹṣẹ̀ béèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá Sálì gan lẹ̀tọ́ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó kú ìpalẹ̀mọ́ gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM láago méjìlá nìkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

dédé àsìkò yìí níbi gbogbo tẹ ti láǹfààní àti orí ọfẹ láti máa gbọ ìkànnì alálùbáre kàyé rédíò 101.3.5 FM ẹka rédíò nàìjíríà ti ìpínlẹ èkó ẹka alẹ ẹmà ẹka alẹ ṣà ẹka alẹ gbogbo ènìyàn tó ń gbọ wa àkó ṣe àtàárọ báwo lónìí ṣe ajé ń wá ṣe ajé gbogbo ajẹ báwo ni gbogbo ẹ àtẹyìn tí ẹ wà níbi iṣẹ náà gbogbo iná la kiri pé àkó dédé àsìkò yìí ìkànnì rédíò 101.3.5 FM ẹka èdè ọmọlúàbí ti yorùbá ẹka èdè yorùbá náà ni àti gbà báyìí àti bẹ̀rẹ̀ iṣẹ́ náà nìyẹn láti sìn ẹ máa gbé títí di aago 12 tí wọ́n bá ṣe máa ń ṣe ní gbogbo alẹ́ ọjọ́ Friday àtẹ̀mí àti ẹniọlá àbọ̀sẹ̀dé ọmọsálíù àwọn ètò ìlọ́lọ́kanjọ̀kan náà ló ti wà nílẹ̀ fún ìgbádùn yín àwùjọ máa gbádùn ara wa náà ni okùn ìfẹ́ náà ò ní já bí aago 8 ààbọ̀ bá ti ń lò a lọ darapọ̀ mọ́ ètò wa ètò yín wákàtí àkíyèsí ọ̀rọ̀ ọlọ́run ni láti ẹnu wòlíì ọlọ́run alààyè ìṣẹ́jú 15 náà ni bó bá ti wádìí ní bí aago 9 bá ti ku ìṣẹ́jú 15 màá tún fún yín láwọn orin kan kátójọ máa vibes yẹ lọ vibes on vibes ẹmọ bínú mo sì èbó ó bá di ní aago 9 àwòyẹ̀bá lọ sí yàrá ìròyìn láti lọ gbọ́ ìròyìn ní ṣókí kété lẹ́yìn ìròyìn a máa lọ sí ilé iṣẹ́ òsúlà àbá a ó lọ gbọ́ ohun tán ní fún wa aago 9 ààbọ̀ hour of encounter ẹ ó láǹfààní láti bá evangelist paul pàdé lórí ètò hour of encounter ìyẹn náà máa gbé títí di aago 10 bí aago 10 bá ti wá ń lù a máa wá gbé jẹ́ẹ̀tì la máa gbé o a máa gbé lọ sí ìlú àbújá láti lọ gbọ́ ìròyìn ní èdè gẹ̀ẹ́sì ìyẹn fún 30 ìṣẹ́jú

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba àmì dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là á sáàtọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àmì dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àmì rán. Àwọn lọ́lọ́run ọba àmì rán torí wípé ọlọ́run ọba àmì fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láta ti ń pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́
1: tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
1: A ò mà ní gbà kẹ́mú aburú.
2: Infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
1: Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: Ṣé bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀?
0: Mo sì jẹ́ gẹlẹlẹ̀ ṣùgbọ́n. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè mọ bá lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba àmì padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹ gbé ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú kọ Asọ́lọ́ Bus Stop yẹn, síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣùlá Aba ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣùlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo, Majok, ni Adoju Kobi, Bridge Elese nye, Etiri, Magnet Plaza, Te Bati Debe, Ebere, Block 125, Etiri Bana Wambe, Anifa Isanubao.
0: Hey, Ekpe, what's the number? 091-57-58-9016. 091-57-58-9016 Tabi Kekpe Wansori 070-38-61-5168 070-38-61-5168 Ebo Iwoto Ubati Gbinyaju To Ti Loka Akiri O Ti Loba O Ti Lawoni Paoro O Loju De Yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gogo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gogo won lori gbala ari daju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o e ku ka
4: awon agbapo won so pe igi guguru magun mi loju atokiri lati nlo amujuto irinu e da se koko se pataki ti olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ku ti na gbara na gboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma lodo Osula Herbal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: iwo tin ri bi oye tabi o tin rukurukuru ojunlewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mini mini lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese radio die e ku kale o

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fàìsàn lùgbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di táwọn wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni, iléeṣẹ́ Òṣùlá Abà I Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba mi ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kó rínà rí n tó fẹ́ jẹ. Àbí kálejò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn. Tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà. Àìṣedédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu. Lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà I Solution. Òpó Ọlọ́run ọba mi làwọn dìbú o, òpó Ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ò kí ń farapamọ́ jẹ̀yàn níyà. Lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáàsù sàmánì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà I Solution kiri ipò àìrìnà wà yìí? Àìrìnà ka Bible, ẹ lè ka Kùránì, kòtùlẹ̀ yín ń wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o, àwọn Ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú báyìrò kẹ́ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ẹ̀pẹ́ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣùlá nù. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ́, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Bible, kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la bá mójútó. Ká ẹjẹ́ ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹjẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Óyá ẹ kú òkàlẹ̀.
1: Bàbá Òṣùlá ti àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa. Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kó dùn wọ́ kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní Bàbá Òṣùlá léwu àti gbogbo tó fi lè kojú ẹ̀.
3: Kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédéé àkókò yìí. oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Aba ilese to je pe igbaye gbadun gbogbo eda lo je won logun nibi ka fewe ategbo tuide daide gbogbo aisan olojo pipe abi eyi to sese bere aisan telomi ti nawo nawo si tan ti fe gba kamu tan ti fe sori tinu e ma ti je ka gba kamu aburo adiye ti o ti ikusi le jagbado ilese wa lo se agbekale egbogi alagbara bi ara egbogi oni beta 3-in-1 package to n se ise fun isoro oju olojo pipe ati gbogbo aisan to le fa sababi re Osula Eye Solution Powder Plus Osula Ababitas Osula Antibiotic Powder mete ta ni joba si ti sayewo lori re tan si ti lu lo nte won ti ni NAFDAC number o to ba n se wa bi eni pe oju wa n lewo o n ta baba o n to sumo la le ri to ba jin a o le ri eyin ri bi oye se leyin ri kurukuru koto leyin wo o wa n do gegele loju wa eyin ori na kan kan to ba we mo abi gbogbo nkan sokunkun eyin o le wo ina eyin o le wo orun se ni won sese n fa yin ni tete ke to le jade eyin o da oju eni to n kiyin mama gbogbo aye tin fura pe nkan kan tin sele si oju titi wa eyin o le wa moto lale mo nitori airi na won ti fe da wa duro lenu se eyin wo nkan funfun to le tonto sibi iriran titi wa iru oruko owo lawon oloyinbo ni won tin ba wa pe ntin yo iriran ti wa lenu Osula Eye Solution Powder Plus ni egbogi tawon aye tun lo to fini lokan bale to kaju eyikeyi

Ṣọlọ. Ṣọlọ. Ẹ kalẹ̀ lẹ́ẹ̀kan sí nínú gbogbo tẹ́ ti ń gbọ́ wa. Ẹ kú ìpalẹ̀mọ́ létò ètò lẹ kú ìpalẹ̀mọ́. Lè ti máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Friday láti aago mẹ́wàá àbọ̀ sí aago méjìlá. Àtẹ̀mí àtẹ̀yìn ni mo máa ń sọ wípé ṣe rí orí ètò yìí báyìí la máa ti ń ṣe kí ni ẹ wo. A máa ń fà á kó lọ fà. A máa fà á já. A máa tún ṣe kí ni a máa tún bo kó lọ fà. Ẹ kalẹ̀ lẹ́ẹ̀kan sí Eniola Abosede Ọmọ Saliu lórúkọ tèmi. Óyá ètò ẹ kú ìpalẹ̀mọ́. O ti ṣe kini oya te ba ngbo o ti gbera o ti te ba ngbo igbefu eye igbefu se wo ge ti e igbefu eyi ti wa oya

ṣe fàájì ni bi tẹ wa le ba gbo gbogbo aye la ma je be ni nibo le wa báwo lè ṣe ṣe fàájì níbi tí ẹ wà fún ẹyin tẹ ń gbọ wa fún ìgbà àkọkọ tẹ ẹ ṣe yìí síbẹ tẹ ń wo pé níbo wa lẹ wá ń gbọ yìí kò pé méjì o rédíò 113.5 FM ẹka rédíò nàìjíríà ti ìpínlẹ èkó a wà ní 1A adékunlé fajúyì rè gra onígbòǹgbò níkẹjà ní ìpínlẹ èkó ibẹ náà la ti ń ṣe gudugudu méje ìyàyà mẹfà bá a ṣe máa ń ṣe leléyìí bá a ṣe máa ń gbéra wa débẹ leléyìí bá a ṣe jẹ máa ń múnú ara wa dùn leléyìí ní gbogbo ìgbà pàápàá jùlọ ní gbogbo alẹ́ ọjọ́ friday báyìí àwọn kan wà ní klọ́ọ̀bù àbí àwọn kan wà ní ibi yòówù tí oníkálukú bá wà àwa náà àwa náà ń ṣe fàájì wa níbi tí ẹ wà kódà bó jẹ́ ní yàrá lẹ wà ẹ wo ẹ ṣàra ṣe nǹkankan ẹ wá bá mi na ẹsẹ̀ ẹ̀yìn méjèèjì yẹn ẹ pọ̀ sí ẹ̀ sí orí tébù kẹ wá bá mi wá bó jẹ́ omi náà lẹ rí ẹ ṣàra gbé síwájú bí bá ṣe ń gbọ ohun yìí báyìí kára máa fomi fi stẹ́ẹ̀pù ẹ̀ dáhùn ẹ wo mo lè mi àti yín ní sẹ̀ ní àṣálẹ̀ yìí láti sìn títí di aago méjìlá kí ló tá a máa ń ṣe lórí ètò ẹkú ìpalẹ̀mọ́ gbogbo tó bá ti jọ mọ́ ìnáwó ayẹyẹ òun la máa ń ṣe wọ́n ti ẹ̀ ti sọ mí lẹ́nu wọ́n ti ní aródeyọ̀ ni mímú níbẹ̀ ni mo fara mọ́ aródeyọ̀ àwọn kan lápẹ̀rẹ̀ wọn ní arógunjó àwọn kan lárógunyọ̀ èmi ò ń ṣe arógunjó mi ń ṣe arógunyọ̀ aródeyọ̀ ni mi gbogbo bí wọ́n bá ti ń ṣe ìnáwó balẹ̀ ti máa rí mi tó pé kí ni ṣẹ́kẹrẹ kí bá wọn rode ìbànújẹ́ ó yá ètò ẹkú ìpalẹ̀mọ́ náà òun lẹ̀ ń gbọ́ yẹn o bá a ṣe máa wá ń ṣe leléyìí mo ti sọ fún wa wípé gbogbo tó bá ti jọ mọ́ ìnáwó àti ayẹyẹ la máa ń sọ àwa fún wa láǹfààní ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àti lọ́wọ́ àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì yìí látòrí màmá wa ọmọbàbìnrin wúrà ọlá adẹnìkẹ adégòkè tí wọ́n jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ rédíò nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó àwọn ló ń ṣàkóso rédíò 113.5 FM àwọn ló ń ṣàkóso bond fm 92.9 bákan náà metro 97.7 rédíò mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yìí rédíò ti ìjọba ni bẹ́ẹ̀ ni rédíò nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó bá a ṣe wà ní ìpínlẹ̀ èkó la wà káàkiri àwọn ìpínlẹ̀ yòókù orí iléeṣẹ́ wa ńbẹ ní ìlú àbújá láti ìlú àbújá náà ni a ṣẹ̀ dé tán yẹn ní 10:30 nígbà tí wọ́n fún wa ní ìròyìn ní èdè gẹ̀ẹ́sì bó bá di ní aago mọ́kànlá bí aago mọ́kànlá bá ti lò a ó láǹfààní láti lọ gbọ́ ìròyìn àwọlésùn ní èdè gẹ̀ẹ́sì àsáré yẹ̀bá sí yàrá ìròyìn náà ìyẹn nínú ètò ẹkú ìpalẹ̀mọ́ kóṣìn tẹ̀ síwájú lórúkọ ọ̀gá wa tó jẹ́ màmá wa pátápátá ọmọbàbìnrin wúrà ọlá adẹnìkẹ adégòkè àti gíwá ìkànnì yìí ọmọọba abiola peters mr perspective àti àwọn lọ́gàá tó kù àtàwọn tó wọ́n wà ní ẹ̀ka ìpolówó ọjà àwọn marketing department àwọn engineering lórúkọ gbogbo wọn pátápátá náà la fi kí yín káàbọ̀ sí orí ètò ẹkú ìpalẹ̀mọ́ ní àṣálẹ̀ yìí mo lè mi àti yín sẹ̀ àjọ máa gbéra wa débẹ̀ ni ẹ máa ti sùn o lásìkò yìí kìí ṣe ní àsìkò yìí ohun ti ẹ̀ lè wá báwo ohun ti ẹ̀ ti lè wá ní táìmù yìí kò sí lè wá ní táìmù yìí tó bá jẹ́ bí iṣẹ́ lẹwà tó jẹ́ pé ẹnu iṣẹ́ lẹwà bíi tèmi yìí ẹ̀rọ a máa jẹ̀gbádùn ẹ̀ lọ ẹ̀yin tẹ́ wà nínú mọ́tò náà dírẹ́bà ọkọ̀ bẹ́ẹ̀ ṣe ń dráìvù ẹ̀ ò bẹ́ẹ̀ ṣe ń wa ọkọ̀ yẹn ẹ̀rọ a máa ṣùgbọ́n àwọn tó bá wà nílé àfi tó jẹ́ pé wọ́n múra fún patí torí àwọn kan wọ́n fẹ́ ṣe patí ní ọ̀la báyìí gbogbo pọ̀pọ̀ ṣiṣẹ́ ẹ̀ báyìí wọ́n ti pẹran ẹlòmíì ilé télò ẹ̀ ló wà báyìí tó lọ takú síbẹ̀ ló sọ rẹ̀ ti takú ti jésù ẹlòmíì ọlọ́run bá kó ṣàánú ẹ wo gbogbo ẹ náà ìpalẹ̀mọ́ náà ni ìnáwó wo lẹ́yìn pamọ́ lẹ́ẹ̀dẹ̀ tí yín kí ni ìnáwó tẹ̀yìn pamọ́ yálà ìkómọjáde ni ìgbéyàwó ìṣílé ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ìsìnkú àgbà ìnáwó yòówù tẹ ti dájọ́ ìsọ́nà tí ẹ̀ ń palẹ̀mọ́ ẹ̀ náà ni orí ọ̀fẹ́ ẹ̀ wà ní orí ètò yìí láti kẹ́ ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ bó bá jẹ́ yìí ni ẹ dájọ́ ìnáwó sọ́nà àbí ẹlẹ́ni tẹ́ ẹ fẹ́ kíkú ìpalẹ̀mọ́ ẹ bẹ́ẹ̀ bá ṣe eléyìí náà fún wọn náà
o to wo o ju owo lo e e le fi eleyi na ke fi ki won eni to sina wo ba gbo a a he ore mi boye gbo abi family abi mole bi e o eni yo wu te ba fe ki eye sa dabu ko yin ibi te ti n gbo wa yin agbegbe bi ti e wa eni ti e fe ki ati iru inawo ti onito ohun se e fi atejise ke fi sowo abi ke de pe wole e le pe wole abi ke fi atejise sowo idi ti mo fi ni fe atejise ni wi pe e mo straight forward ni e o amo be ba ma wa pe e ba wa se ni come on come on shoki ke de gbohun soke dada ka won yan kan gbo yin en te fe kido ki won gbo yin ni le bi ti e wa e wa ibani soro te ma ma pe si ati le te ma fi ti atejise ele te ma pe si 0704 700 3341 0704 700 3341. Be ma beti atejise ele fi atejise sowo si WhatsApp line ti mo pe yen to ba je SMS le fe lo egba ibi bayi wole 091 151 733 70 091 151 733 70. Be ba ti wa pe leyin te ba ti ki en te fe ki ori ofe to tun wa ni pe e o la anfani lati se bere fun ori yowu ti e ba fe e ri pe e complete combo ni combo yen o po mo fun ni full package ni be ba ti ki en te fe ki o je yin na ni e fe ki raye ku ipale mo ni o ku ipale mo ki se awon to ti se nawo lana ki se awon to ti nawo ni last week en te ele te pe e se n pale mo ohun le ma se eyin te ba fe wa dupe to ye pe e ti se inowo e wa fe dupe lowo awon eyan iyen ni mo so wi pe abala ikini iyen iyen lo ba owo de te ma pe abi ke se voice note to je pe ohun yi ni gbogbo eyan ma gbo abi ke sa send di script ati oruko awon te fe ki fun wa ka ba yi ki won iyen lo ba owo de iyen fun awon to ba ti se inowo ton fe ki awon eyan to wi pupo ninu awon ti won ma n ba yan se inowo ni won ti ma n complain wi pe ah o ti e ga lara won oni inowo yi baba ti le ba won se inowo igba mi elomi adele ni ago mokanla elomi adele ni ago mewa a ma wo pe ah o ga lara iya lagbaja o ko ma ti e le pe mi pe ase mo ti dele abi ko ma ti e le pe mi jo keji pe ah e ma se won ana o e kun rin ana o ah ah ni oruko gbogbo awon oninawo mo bebe mo ni e ma binu idi to fi ri be ni pe oninawo to pe orisirisi eyan awon bi 200 500 te wa expect pe ijo keji ko wa bere si ni ma pe awon eyan leyo kokan ah ko fi be rohun be ni ko fi be easy ko lo je ko easy fun gbogbo wa ni sugbon ti oninawo ba ti se eleyi eni to ba ti gbo pe won ki ohun bi e ti e le da ko gbogbo eyan ton to ba ti gbo pe ah gbogbo eyin te wa ba mi se nawo omo mi ti mo se lojo bayi bayi ni bi bayi bayi emi lagbaja mo lagbaja ni mun ki yi o e se won adupe o oni to won oni wa bayi wi pe ah ah e ki ohun abi e ti e bere pe se ohun ti dele idi ni ta fi ya abala ikini yen soto lẹ́kọ̀ọ́ sí ìyẹn bá owó dé ẹkú ìpalẹ̀mọ́ lẹ́tọ̀ọ́ ètò ni ẹkú ìpalẹ̀mọ́ àwọn mo ti rí àwọn kọ̀ọ̀kan tí ó ti ń wọlé mò ń bọ̀ gbogbo àwọn gbogbo bípò yẹn bá ṣe ń wọlé náà ni mo ṣe máa máa gbà ẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbọ́nra nù dáadáa ẹ ká ju apá wa ká ju ẹsẹ̀ wa ibi tẹ́ ẹ bá wà ẹ ẹ jẹ́ ká ṣe kí ni ká dansi a pàápàá jùlọ fún àwa tó jẹ́ pé a nínáwó tí à ń lọ lọ́la ká máa fi talẹ̀ ká máa fi ṣe wọ́n mọ̀ ẹ̀ o kó tó di ọ̀la mò ń bọ̀.

0: me, I say, ladies, excuse me. I want to be your lover.
1: Àwọn ìpè kan wọlé ẹ̀lẹ̀ máa pè báyìí ẹ̀bá wa pè padà ẹ̀mọ́bìnú 0704-700-3341 0704-700-3341 kí ló ń tẹ̀ ń pamọ́ lẹ́ẹ̀dẹ̀tì yín irú ìnáwó wo ni gbogbo ìpalẹ̀mọ́ ìpọ̀pọ̀ ṣiṣẹ́ tí ó ń lọ ń ta ẹ̀lọ́ ẹ̀kalẹ́ o. Yes, àìjọba wa yẹ̀ ọ́ rédíò yín sílẹ̀ tàbí kẹ́ ẹ kúrò níbẹ̀. Alafia to pe na Olorun aba mi fi jin kiyin officer baba ina. Hello, e ti wole o 0704-700-3341. Hello,
2: hello, hello ma.
1: E ka le sa
2: o ma kiri na ko do pe ba ku se do aba sagba do do
1: ami o agboye sa ni ona epe
2: be ni baba
1: ki le pe uko yin sa Hello.
3: Hello.
1: Ekale sir. Auntie
3: wa,
1: Yes sir. Oh, ba ya
3: ti Ah, engineer ni yin ni o lati yaba.
1: Lati yaba, ekale sir.
3: E ku ojo meta.
1: Ojo kan pelu sir o.
3: E pelu ba.
1: Yes sir.
3: Ya, wo fe ki awon alumina mi ni majoga ma school abeguta ti pelu AGM to nbo ni agbe. Ọlọ́ọ̀bá mojú ọjọ́rú.
1: Àmì.
3: Orin tí mi fẹ́ ni Barista Ayé.
1: Ayé. Ó dá Ayé. Ẹ máa bá wa ká lọ. Ẹ má gbàgbé mo ní bí aago mọ́kànlá bá ti lu àó yẹ̀bá láti lọ gbọ́ ìròyìn àwọlé sùn kó tó di pé àwọn máa tẹ̀síwájú. Ẹ wo omi ń bẹ lámù ní àṣálẹ́ yìí. Orin olóògbé Barista náà ni a fi wọlé sí orí ètò. Àwọn olólùfẹ́ bàbá wa Barista wọn pọ̀ dáadáa torí tí a bá ní kí àwọn èèyàn máa ṣèbéèrè orí wọn gbọ́ Barista. Mo wá fẹ́ wá ṣọ́ọ̀kì yín ní alẹ́ yìí. Ẹ̀yin ẹ ṣáà máa ì ti yí kúrò. Mo fẹ́ ṣọ́ọ̀kì yín lálẹ́ yìí. Ṣé rí a máa gbọ́ bàrí yẹn dáadáa ní alẹ́ yìí? Bẹ́ẹ̀ ni tó jẹ́ mo ní èèyàn kan pàtàkì tó yẹ pé wọ́n máa darapọ̀ mọ́ wa lálẹ́ yìí. Bẹ́ẹ̀ ni a máa gbọ́ ohun èèyàn kan ẹ̀wò ẹ̀yẹn ṣáà máa yí kúrò ẹ máa bá wa ká lọ. Mo ní àtẹ̀mí àti yín sẹ̀ bá a ṣe jọ máa ṣe é di aago méjìlá lẹ́lẹ́ yìí 0704-700-3341 0704-700-3341 náà ni ojú òpó tí ẹ máa fi kàn sí wa. Ẹ̀yin tẹ́ fẹ́ ti àtẹ̀jíṣẹ́ náà ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí WhatsApp line náà àbí kẹ gba bí wọlé 0911-151-73370 àtẹ̀jíṣẹ́ kan wọlé wọn ní orúkọ àwọn ni Ọlá Ìyá láti Ìkẹjà GRA wọn ní àwọn fẹ́ kíra àwọn wípé happy birthday in advance Ọlá ní ọjọ́ ìbí wọn Ọlá tó jẹ́ ń gbọ́ láti ìkànnì rédíò 113.5 FM àti gbogbo àwọn olólùfẹ́ kú ìpalẹ̀mọ́ náà là ń kí pé happy birthday in advance. Hello.
2: Hello.
1: Ẹ kalẹ́ sà. Yes, I will ask you to think you are.
4: Lati
1: Jegun ekale sir.
4: Ekale.
1: Yes sir. Ta le fe ki sir?
4: Mo fe ki yawo mi.
1: Oye ni so nle ki loruko won kini ohun to nse. Inawo wo lo daju eso na.
4: Ola bi fun lomo. Ola bi so mo na wa ya Oluwa segun ni.
1: Opo. Oya eni se nle ki lo nse.
4: Oja lo nta.
1: E ko be ki won ku lede asiko yi abi e ko be ki won pe e tun ni fe won si abi pe e ko fe ki won wi pe ti o ba ma fi jini awo la bayi ma credit account e ewo le fe ki won fun be
4: ata fun e ti so fun fe
1: o ba ta mo get e mo jati o da o yi wole fe
4: baba e wa ba fi baba ra
1: baba ra o da sa o da sa mama wa olabisi won ni ka ma kiyin o won ni won tin pe kin jise fun yin won la won fe kiyin ku deri asiko yi eni won tin la won fe kiyin wi pe awon tun tin ife yin si wi pe ife yen tutu le kan si ni okun aya won o di meji iketa ni pe won be ba tin ji la ro kutukutu ola bayi credit ala ati de ba ti ri message to dun gbanga bayi won ni owo lo wole yen o bo se ni jise fun yin niyan 0704700 3341 0704700 3341 ni oju opo ti e ma fi kan si wa lori eto e ku ipale mo e ma gbagbe wi pe mo ni o ni awon ise kan ti a fe je fun yin to je wi pe ko se ma gbo ni o ye ke gbo o ye ke gbo tori o ma se gbo wa na ni anfani ara faaji na ni Ben, e je ngba ipele. Hello. E kale o. E ti wole e kale sa, e kale ma, yes sir.
4: E kale ma.
1: Owo kan ya ti bi ti e tin pe wa.
4: Ibrahim lo soro lati Eko.
1: Lati Eko, Eko nbo, Eko na la wa.
4: Lagos State.
1: Ni Lagos State, nbo Lagos State na la wa. Se won ayin ni mi ni.
4: Lati Abokoko.
1: Oya eni se nle sa
4: mo ke ba mi ki ma mi ni o ku pale mo ojo bi won
1: ki lo wo ko won ka ba yin ki won daada
4: Aminot Said
1: ni bo lo n gbe ki lohun ti won mo won si

Ìròyìn àwọlé sùn ló ń dé sétí gbọ̀yìn lásìkò ní rédíò 1103.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà sí ìpínlẹ̀ Èkó. Ìròyìn láti ẹnu Eniola Saliu. Kò dín ní ẹgbẹ̀rún kan àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ ìjọba bíi mẹ́jọ ní ẹkùn Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti jẹ àǹfààní àwọn nǹkan ìkẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ pẹ̀lú bí àwọn ilé ẹ̀kọ́ ṣe ń wọlé fún ìpele ẹ̀kọ́ 2026-2027. Àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ táwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún jẹ àǹfààní rẹ̀ ní báàgì ìkórè sí, aṣọ ilé ẹ̀kọ́, bàtà, ìwé kíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ọwọ́ àjọ Ọlálékan Àyìnlá Foundation tí í ṣe àjọ tí kò rọ̀gbọ̀ kú lé ìjọba. Àwọn ilé ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ àǹfààní ọ̀hún ni wọ́n jẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bíi Okeira Primary School Ọgbà, Onígbòǹgbò Primary School ní Maryland, Ọ̀pẹ́bí Primary School Ìkẹjà, St. Peter's Primary School, Adeniyi Jones Primary School, Tokunbo Primary School àti Ṣógúnlẹ̀ Primary School. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọ̀gbẹ́ni Ọlálékan Àyìnlá ó ní àjọ náà ṣe èyí láti dẹ́rìn pa ẹ̀kẹ́ àwọn aráàlú àti láti rí i dájú pé àwọn tí wọn kò fi bẹ́ẹ̀ rí ọwọ́ ọrí wọ́n ní ẹ̀tọ́ sí ètò ẹ̀kọ́ tó yè kooro. Àjọ Lagos State AIDS Control Agency LSACA ti fi ìkìlọ̀ síta pé ìdẹ́yẹsí ni, ìfìyàjẹni lọ́nà àìtọ́ àti dídánilẹ́kùn láti kópa nínú àwọn ètò tó yẹ láwùjọ lè jẹ́ adínàgbà òkú fún ìgbésẹ̀ láti dẹ́kun àrùn HIV ní ìpínlẹ̀ Èkó. Ọ̀gá àgbà àjọ náà Dókítà Fọlákẹ́mi Animashaun ló fi ìpè yìí síta níbi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì kan tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti la àwọn ènìyàn lọ́yẹ̀ lórí ọ̀rọ̀ òfin fún òye lórí ìfìyàjẹni lọ́nà àìtọ́ àtàwọn ipá míì. Ètò yìí wáyé ní gbọ̀ngàn Lagos State Chamber of Commerce, eléyìí tó fìdí kalẹ̀ sí Ìkẹjà. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìdáhùn ní kíákíá máa ń wà fún ìwà ipá ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n ìdẹ́yẹsí ni, ìfìyàjẹni, ìbánilòpọ̀ ń ṣe àkóbá fún ìgbésẹ̀ gbígbógun ti àrùn HIV. Nítorí náà ó pè fún àmójútó péye lórí ẹ̀. Ìròyìn àwọlé sùn kò ní jù ṣókí báyìí lọ lásìkò ní rédíò 1103.5 FM. Eniola Saliu lórúkọ mi, ẹ ṣeun bí ẹ ti ń tẹ́tí sí wa.

0: ọdún tuntun tá a fẹ́ lọ wọ̀nyí. Anú kìkì yóò rẹ̀.
1: Hello.
2: Hello.
1: Ẹ̀ka Lẹ́mà.
2: Ẹ̀kú ètò.
1: Yes, ma, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Orúkọ mi ni Táwọn Kálífù Buhari. Ọ̀rẹ́ mi.
1: Ẹ̀kú ètò. Ẹ̀kú ètò. Ẹ̀ka Lẹ́. Ẹ̀kú ìpalẹ̀mọ́.
2: Ìpalẹ̀mọ́ ni o.
1: Ọjọ́ àkórí láyọ̀ àti àlàáfíà.
2: Ìpalẹ̀mọ́ ni o.
1: Ọjọ́ àkórí láyọ̀ àti àlàáfíà.
2: Mo ti tẹ́tì.
1: Àtẹ̀jíṣẹ́ ó dá.
2: Ẹlá mi kí àwọn October, October, ṣẹ́rí October. Ṣé ẹ o ká sọ pé triple celebration mi fún mi. Mo ṣe triple kan.
1: Ó jù bẹ́ẹ̀ lọ.
2: October 2nd. My last born. Mo ti tẹ́tì orúkọ ẹ̀.
1: Okay.
2: So you was a fun here, lo check.
1: Okay. Okay.
2: October 2nd is her birthday.
1: Okay.
2: October 10th, ọkọ mi àti mọ́mí mi, same day.
1: Ó pọ̀.
2: October 10th. And that's October
1: 17th.
2: Walimo.
1: Walimo Quran.
2: I'm a mimeji. I'm not sure she Walimo. Yes, Walimo Quran.
1: Mo ti kọ́ lẹ̀ bí báyé.
2: Ẹ bá mi kí ọkọ mi dáadáa. Alálùbáríkà ọkọ ni o. Ọkọ tó fi ń sọ̀rọ̀ ọkọ.
1: Ìyàwó rere lẹ́ẹ̀dẹ́ ọkọ ẹ má wọ́rì owó oúnjẹ yín tuntun lé sí.
2: Àti mọ́mì mi ìyá gidi kọ́lọ́ máa bá mi pa wọ́n ní ìṣe o.
1: Àmì àmì.
2: Kọ́lọ́ máa bá mi pa wọ́n o.
1: Àmì
2: àmì. Àtọmọ mi náà ẹ bá mi kí wọn.
1: Àmì.
2: Ẹ pètò.
1: Yes, ma, I love you too. Ọlọ́run
2: máa fún yín ṣe
1: o. Àmì o, ẹ ṣe gan ni. Ẹ jẹ́ kí n fìyẹn mú ìkíni wọn, wọ́n ní ká máa kí a ń kí wọn kú ìpalẹ̀mọ́. Ìpalẹ̀mọ́ Wòlímọ́t Quran àwọn ọmọ wọn Buhari Bakiyat àti Buhari Solihat ní ilé kéwu Al Bakiyat Solihat Arabic Training Center tó wà ní 16 Ìfẹ́lódún Avenue ní Off Babatunde Close ní ọgbà Okeira Lẹ́kọ̀ọ́ lábẹ́ olùdarí Ustaz Abdulbaki Buhari. Ẹ ò lẹ́ẹ̀kan sí a kí gbogbo ìdílé Buhari wípé wọ́n kú ìpalẹ̀mọ́ bákan náà àti ìyá ọmọ àti bàbá ọmọ àti àwọn àáfàá pátápátá àti àwọn òbí tó kù náà tí ọmọ wọn fẹ́ ṣe ìnáwó a kí wípé ẹ kú ìpalẹ̀mọ́ lẹ́ẹ̀kan sí Buhari Bakiyat àti Buhari Solihat. Ẹ kú ìpalẹ̀mọ́ Wòlímọ́t Quran ni wọn tí yóò wáyé ní oṣù tó ń bọ̀ wọn ni on the 17th. Náà ni ó máa wáyé ọjọ́ àkọ̀rẹ́ lágbára ọlọ́run ọba owó tí ẹ máa fi ṣe ọlọ́run ọba yóò pèsè ẹ kú ìpalẹ̀mọ́ lẹ́tọ̀ọ́ ètò lẹ́kọ̀ọ́.

0: ẹyin tí ẹ tún pè wá ní láǹfààní láti gba ìpè kankan mọ borí torí pé kí ni aago méjìlá náà ni a fẹ dánu dúró tá a máa kíra wa wípé ó dàárọ wípé ká wá lọ sùn ẹ mo ṣe wá yọǹda yín báyìí ni títí ọjọ mẹjọ tí ẹ ó tún láǹfààní láti bá wa pàdé bẹẹ ni ní ọjọ mẹjọ gbogbo ọjọ friday náà ni a máa ń mú ètò ẹkú ìpalẹmọ wá sí etí ìgbọyìn ẹkú ìpalẹmọ fún ìkéde àti ìpolówó ọjà ẹyin tí ọjà tẹ ń ṣe tí nǹkan tẹ ń tà tó jọ mọ nǹkan tí àwọn alayẹyẹ nílò ẹ máa pè mí sórí ẹrọ ìbánisọrọ mi 091-151-7330 091-151-7330 ẹyin tí gbọ́ nọ́mbà lady barry dáadáa tí ẹ fẹ́ pè wọ́n bóyá fẹ́ book wọn ẹ fẹ́ ra aṣọ ẹbí ìnáwó lunch tó fẹ́ ṣe ẹ pè mí lẹ́yìn ètò 091-151-7330 091-151-7330 Eniola Abosede ọmọ Saliu lorúkọ mi ó dáàárọ̀ ohun ayọ̀lá ó sùn ọ̀kọ̀ọ̀kan láòjì.
1: Tó ń kọ́ mi
2: bẹ́ẹ̀ ni
1: kò kọ́ mọ́ ọlọ́mọ náà.
2: Èmi ni èmi fọsẹ̀ fún yẹn.